0: ọ̀rọ̀ yà tó tẹnu sọ̀lẹ́.
1: Rọ̀jọ́ ń tún káwé àfọ́tọ́nukúnlò pó táwọn pè àtọ́gọ́jì.
2: 96.5 megahertz.
1: Rọ̀kọ́dọ́nù wẹ̀ kẹ́tẹ̀ fraternité tán. Mina dọ̀gbà bí bọ́ńbọ́ mi tọrẹ dápá. Bọ̀ núwà mẹ́wẹ̀ mi tọrẹ. Àjọ̀jájá mi tọrẹ. Dọ̀nú èsè mi tọrẹ.